ìyànjú lẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò aṣọ ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ páàrọ̀ jìnnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpá mọ́ṣẹ́ kájíjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ làákọ̀ ọ̀run ìsútẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbẹ́ga ò ti ìlọ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùmàdù ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ̀jẹ̀ ká ní ìfaradà rárá wa bond fm 92.9 ló ní ẹ̀jẹ̀ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà

0: lónìí bó ṣe lọ lónìí o.
1: Bẹ́ẹ̀ ni bí ti báwo.
0: Àsìkò ní báwọn náà láti gba national cake wa. Gbogbo nǹkan ló ti gbówó lórí. Kò sì yẹ kó yọ ọjà tiẹ̀ náà sílẹ̀.
1: Ha baálé ni. Ẹ kọ́ mi níwà ìjẹba mi kọ̀rọ̀ sọ. Ní ìgbà tí mo ti yọwọ́ wàhálà mi, owó mọ́tò mo sì ti jèrè. Ẹ wọ́ na bọ̀rọ̀ tún fara ní ọmọ làkejì mi.
0: Ìwà ìjẹba mi bíi ti báwo, ṣé mo ní kó lọ máa kówó òòlù jẹ ni?
1: Irú ẹ̀mí tẹ ní iná làwọn tó ń jọwọ́ ìlú náà ni. Ó tilẹ̀ jẹ́ pé ẹ ti gbàgbé pé ẹni tó fara ní ìlú lọ́nà kan, ìlú afárá ni òun náà lọ́nà mìíràn. Ó fi tọ́ kí gbogbo wa ká jọ gbé ogun ti ìwà ìjẹba nu ní gbogbo ọ̀nà tó ń gbà wáyé. Láyé lọ ipò tàbí àyè tí a bá wà lọ́nà jìbìtì, eléyìí tó lè pa ọmọ làkejì wa lára. Ká máa rántí pé bálọbálọ ààbò á pọ̀.
0: Ó ṣe wáyà mi, ọjọ́ kẹ́mi náà ti jí gbogbo òdìsí tán kó fún wa níṣẹ́ bí ohun tí mo fowó ọ̀hún ṣe.
1: Bẹ́ẹ̀ ni baálé mi, àwọn mìíràn yóò máa gbà lọ́wọ́ yín lọ́nà àìpọ́ ni.
0: Ó wáyé mi báyà aya mi pé àti àwọn aláṣẹ àtàwà tí ó pàṣẹ lé lórí ló yẹ ká jọ gbógun ti ìwà ìjẹbánu tí ó pè ní corruption nínú ìkólè lálàáfíà.
2: Band FM.

0: ṣe. A gbọ́ pé àwọn gowere ọ̀hún tí wọ́n lọ́wọ́ jẹ́ Kwara Kids League ní ìpínlẹ̀ ọ̀hún láti máa lè mú ìdàgbàsókè bá eré ìdárayá ní ìgbèríko. Àsọdí mímọ̀ nínú ìròyìn náà pé àwọn gowere yìí ọ̀hún ṣe yìí láti lè wú wọn lórí kí wọ́n lè ní ohun tí wọ́n máa lò kán lè jẹ́ agbábọ́ọ̀lù wa lẹ́yìn wá ọ̀la. Níbi ìpàdé ọ̀hún, a gbọ́ pé alága àjọ Kwara Sports Commission Bola Kale Mogaji ó wà níbi ìpàdé ọ̀hún tó gbóríyìn fún atamátàsí ọmọ Nàìjíríà náà fún ìgbésẹ̀ tó gbé fún ìrànlọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀hún. Wọ́n wá rọ gbogbo ọmọ Nàìjíríà pé kán wo àwòkọ́ṣe arákùnrin yìí láti jẹ́ pé káwọn náà máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ kí wọ́n lè máa lo ọgbọ́n àtinúdá wọn pàápàá àwọn tó ń bá nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù gbígbá ní ilẹ̀ Nàìjíríà. Ìròyìn láti ilẹ̀ òkèrè. Igbákejì gíwá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè South Africa General Shadrack Sibiya ti kọ̀wé fipò ẹ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kẹta tí wọ́n fẹ̀sùn ìbálòpọ̀ kan. Agbẹjọ́rò tó ń ṣojú Lieutenant General Sibiya ló fìwé náà sílẹ̀ níbi ìjókòó tí wọ́n ti ń gbẹ́jọ́ rẹ̀ lọ́jọ́ Ajé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ló fi èyí di mímọ̀. Sibiya ẹni ọdún 69 ni wọ́n tún fẹ̀sùn kàn pé ó lọ́wọ́ nínú àwọn ẹ̀sùn ọ̀daràn èyí tí ó mú kí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ lọ́dún tó kọjá. Ẹ̀wẹ̀ ó sì ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé òun ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án àti ti ìbálòpọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọdún 16 àti obìnrin ọdún 18. Ó ní tí wọ́n fẹ̀sùn kàn òun ó ní àjọsọ ló wà láàrin òun àti arábìnrin náà. Kọrin Sibiya sọ pé òun ò bá obìnrin ọmọ ọdún 18 náà lájọṣepọ̀ pé àjọmọ̀ àwọn méjèèjì ni. Ẹ̀yin ará orílẹ̀-èdè Nàìjíríà ojúṣe ti gbogbo wa ni láti wá ìlọsíwájú rẹ̀ ipò sapá tirẹ̀ fún ìlọsíwájú ilẹ̀ yìí a ṣe ṣe fún wa. Kí n tó múrè náà wá sópin gbọ́ kókó tó jẹyọ nínú ẹ̀ ní ẹ̀kan sí. Gómìnà Sanwó-Olu rọ aráàlú láti dáàbò bo ara wọn kúrò lọ́wọ́ àwọn oníjìbìtì orí ẹ̀rọ ayélujára. Ìjọba àpapọ̀ ṣèpàdé pẹ̀lú àwọn gómìnà àwọn onímọ́tò láti lè dín owó ọkọ̀ kù fún aráàlú pàápàá ọkọ̀ tó ń lo CNG. Àjọ NAPTIP kó ọmọ Nàìjíríà tó lé ní 100 yọ lọ́wọ́ àwọn oníjìbìtì tí wọ́n lò wọ́n lórílẹ̀-èdè Ghana. Igbákejì gíwá iléeṣẹ́ ọlọ́pàá South Africa kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn ìbálòpọ̀ kàn. Èyí ni òpin ìròyìn náà tó ti ń dé sétí gbọ̀n láti ilé iṣẹ́ wa Bond FM 92.9. Ìkẹjà Ṣálí Wòyanà ló ló ti ròyìn yìí. Tèmi tọ́pẹ́ àgbòrò Akínwulé ni mo wá sétí gbọ̀n yín. Àdúpẹ́ pé ẹ̀ ń gbọ́ wa.
1: Ìjìmọ̀rẹ́ lọ́jì rí ẹwà fákùkọ́ o.
2: Ìjìmọ̀rẹ́ lọ́jì rí ẹwà fákùkọ́.
1: Ọba òkè lọ́jì rí ẹwà fákùkọ́ o.
2: Ìjìmọ̀rẹ́ lọ́jì rí ẹwà fákùkọ́. Níbi kágẹ̀dẹ̀ àti pọ̀ lọ́wọ́. Ó ṣèròyìn Bond FM àwa máa lọ bá a.

ilé-iṣẹ́ Bond FM 92.9 ibi tí a máa fi àdàgbẹ́ ètò rọ̀ sílé ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ti bá darapọ̀ ṣe ètò lẹ́nu ẹ̀ ṣe tẹ́ fi ń gbọ́ wá ilé-iṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka èdè ọmọlúàbí ó ti ń tẹnu bẹ́pọ̀ nìyẹn tá a máa gbé jókòó fún àwọn ẹ̀ka èdè ìgbò táwọn náà máa tẹ̀ síwájú ìfẹsọ̀wápọ̀ ló kárí ayé aago mẹ́rin àbọ̀ lẹ́nu àǹfààní láti pàdé wa ní àdélébáre ọ̀tún kí gbogbo àwọn lọ́gàlọ́gà ilé-iṣẹ́ wa Bond FM 92.9 látorí màmá wa àgbà princess adenike wúrala adigoke láìgbàgbé igi wa ilé-iṣẹ́ wa alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ ẹ ṣeun gbogbo àwọn gawa pátá ní ẹ̀ka èdè ọmọlúàbí gbogbo yín pátápátá la kí o lórúkọ tèmi tọ́pẹ́ àgòrò tàjọ ṣiṣẹ́ lẹ́ni bùkúnmi ilé sọmí jẹkọ̀ lórúkọ tèmi ẹ ṣeun tẹ́ tẹ́tí sí wa àlíyà náà wà nílé agbára bí akẹ́kọ̀ọ́ wa náà ni àjọ ṣiṣẹ́ látàárọ̀ ni roslyn chika ajechenaye ti ẹ̀ka èdè igbó àwọn náà la máa gbé jókòó fún kédú ọ̀dà láyọ̀ láti fi pàdé